0: fáwọn ọmọ mi tí n bá jẹ́ òbí gidi báwo ni jésù olùgbà ló ṣe farada ìyà gbélébù tí wọ́n kàn máa gbélébù tí wọ́n sì fìyà jẹ́ tí wọ́n nà á tí ẹ̀yìn rẹ̀ dàbí ẹran tútù ẹ ṣàpásítọ̀ ẹ gbọ́ kọ́ wá jẹ́ gbogbo àwọn tó tún jẹ́ ọmọ rẹ̀ irú ayé tiẹ̀ náà wọ́n tún gbé no ibẹ̀ nínú ìwé àṣírí mi èèyàn méjì ọ̀gbọ́dọ̀ jìyà kan náà nínú ìwé àṣírí mi kọ́ sí two people must never suffer the same thing it is impossible impossicant kò ṣeé ṣe olófin jẹ́ pé ẹ farabalẹ̀ kẹ yí ìwàásù yín padà èèyàn lè make ẹ láyé kó tún make ẹ dọ́run èèyàn lè sin jésù nínú ayé yìí pẹ̀lú ọ̀rọ̀ kó o mẹ àìmọye àwọn ọmọ ọlọ́run àìmọye àwọn olóró tó jẹ́ pé wọ́n ṣe bí wọ́n ń lọ́run àpáàdì bí joseph aramatio ọba ní tí ọba ní ibi tí wọ́n sin jésù sí ha ẹ̀sìn ọba pọ̀ aisha tó bá ṣe wípé àwọn tí ó tẹ̀lé jésù fún o bíbélì sọ nípa susanna àti johanna nínú ìwé luke chapter 8 tí wọn ọba ní ọrọ mọmọ a ṣe nkankan ní ọ̀la mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí omi tó ń bẹ lọ́wọ́ yín ẹ gbé ìpàdé mi lórí facebook ẹnìkan ní àhàn bóun ni mo ṣe wá fẹ́ ṣe mo fẹ́ ka nǹkan sí ni mo fẹ́ fi ọjà màá fún yín ní nǹkan kan tẹ́yìn náà lè kà sí tó ọba ní fóònù tó wá sórí facebook ṣùgbọ́n mi omi pé tó ọba bá wà mú ọ̀sùn ẹ̀rì omi ti kúrò lómi lásán ọ̀la wọn ní ká wọ glove èmi mo gbọ́ mo sì ní kí àwọn èèyàn gbé cream wọn lọ́wọ́ and ìsìn méjì láṣe ní ọ̀la ìkan nínú ní auditorium yẹn wáyé ní aago mẹ́jọ àbọ̀ ìgbà tí ó bá fi di ọwọ́ aago mọ́kànlá àbọ̀ yẹn wáyé yẹn wálé ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ní old auditorium mo rí igi kan tó ní èso kan ẹ̀mí olúwa fi hàn mí nígbà mo wà ní canada last week nínú chọ́ọ̀tì wa ń bẹ̀ yẹn ká ṣàníìmọ̀ ni àmànàkà láti ìhòòhò rẹ wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀tì ọlọ́run òjijì níbi gáràjì yẹn ẹ̀ṣà omi tẹ́ ẹ gbé lọ́wọ́ mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí ìyẹn dọ̀la ìsìn yẹn dọ̀la ẹ wá glove ẹnìkan ní kí ní jẹ́ glove ìbọ̀wọ́ ẹ mo tó ti bẹ̀rẹ̀ nípa tọwọ́ nìyẹn kó tó di pa bẹ̀rẹ̀ anointing service nígbà tí ọba yá olùfẹ́ bó o ṣe ń gbọ́ mi láàárọ̀ yìí dandan lọ́sẹ̀ kó tó kanlẹ̀ wàá sọ ẹ̀rí in the name of Jesus ẹ wo ohun tí màmá fi ṣíde ọ̀rọ̀ kí n kan wọlé bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pọ́ọ̀rọ̀ ń gbọ̀n mí àṣì ọ̀rọ̀ ń gbára ń bẹ lára mi láàárọ̀
1: yìí. Kúlá sùn mi sà, akú sì mi ò ní sà, à ń kúrò sí Olúwa, Olúwa ó ṣàgbára ọ̀dọ̀tun sà, ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ láti ìlú Kódòvà, olú ń sọ̀rọ̀ yìí. Ó ṣẹlẹ̀ pé mo máa ń gbọ́ prógrámù yín tẹ́lẹ̀ láti 2017-2018 ni mo máa ń gbọ́ prógrámù yín lórí rédíò nígbà yẹn. Ṣùgbọ́n ó ṣẹlẹ̀ pé ó ní inú kan tó ń da ọ̀tá mi láàmú. Tẹ́pẹ́ ìgbà tínú ìbá ti bẹ̀rẹ̀ máa dọ́ hospital kí n tó padà. Ó ṣẹlẹ̀ pé ní 2018 yẹn mo wá bá yín ní chọ́ọ̀chì ẹ̀yìn dáhùn àlejò lóru ìgbà tẹ́ wá bọ́ síta bẹ́ẹ̀ ṣe pàdé mi nìyẹn. Wọ́n ṣá ẹ wá gbọ́ wọlé mi ẹ gbàdúrà fún mi ẹ wá ní kí n ra omi bottle water pé kí n lò fún 9 days kí mo fún pé mi nígbúrú ẹ̀mọ́ ẹ̀dẹ̀ ṣàdúrà fún mi. Bọ̀ fún ìyàlẹ́nu mi ìgbà tí mo máa délé ńjọ́ yẹn tí mo ṣàlàyé fún wọ́n mẹ̀mí pé yín tí mo bá bọ̀ nìyí o. Ó lọ́rọ̀ ẹ̀rẹ́ wọn kan tó wá wọn wá níjọ́ náà wọ́n wá sọ fún wọn mo wá sọ lójú ọ̀rẹ́ wọn wá fèsì wípé àwọn pásítọ̀ yẹn ni wọ́n ń lògùn ní o kínní kan kankan gbogbo tẹ mọ́ gbọ́ lórí rédíò fẹ́ kínní kankan. Ó ṣá confuse mẹ́mi ó wá sọ pé òun ní oníṣègùn kan ó lọ́rẹ̀ ọ̀rẹ́ òun kan wà tó gbóná tó ṣe kínní ọlọ́sùn ni pé kóun mú wa lọ bẹ̀.
0: Ṣé ẹ gbọ́ yé ṣé ń gbọ́ abẹ́ ti sùn gbogbo ẹyin ọmọ náà ẹ gbọ́ ohun tí sista yìí kọ́kọ́ sọ ó ní mo ní kó wọn lọ ra omi and mi wà ní ọrọ omi láàárọ yìí mọ́kàn ni kó o gbé omi and màá sọ tẹ́lẹ̀ sí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi káàkiri àgbáláyé please. Omi díẹ̀ tó lè dáàmú tán àwọn kò gbé gbogbo omi ìtọ́ dáa jù ni pé kò gbé pàdé mi lórí facebook ọ̀dẹ́kúnlé epaphras lórí youtube ọ̀dẹ́kúnlé epaphras ní tiktok ọ̀dẹ́kúnlé epaphras lórí youtube àti lórí facebook báyẹn mi sì báyàn chat ẹgbọ́ ọlẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ń bọ́ chat tó rò pé epaphras ni ìráyè rẹ̀ mi lọ́pọ̀túnítì àti mọ́ báyàn chat tó sáàyè so bẹ́ẹ̀ nìkan bá ń bọ́ ṣe tínú ẹ̀ńdù fẹ́ẹ̀kì ni yóò fowó ẹ mutí ni please ìyẹn lọ bẹẹ ẹ wá gbọ́n tí ìyá yẹn sọ kalẹ̀ ibi ìlẹ́rù ti bà mí wọ́n ní ọ̀rẹ́ àwọn sọ fún àwọn pé àwọn testimony tẹ̀ ń gbọ́ wọn bó yàrá ni àti pé àwọn pásítọ̀ yẹn ń sóògùn ṣùgbọ́n ọmọ obìnrin kan olóògùn kan ibi tí wọ́n ti gbé ọmọ ra nìyẹn kí ló dé táwọn èèyàn lè ronú padà